mọ̀lẹ̀ mo ṣe wọ́n ní pé mi mọ̀lẹ̀ mo ṣe wọ́n dámọ̀dámọ̀ dámọ̀ bí owó wọ́n dámọ̀dámọ̀ wọ́n dámọ̀ bí owó lágbàmọ̀ ló bìbù wọn mọ̀ náà fáìmọ̀ fáìmọ̀ àlà ń bẹ lọ́wọ́ mi ibrahimu mo polówó kó lọ ọ̀pọ̀ láńkò àwọn ọmọ pé.